0: tọ́lọ́ mi tọ́lẹ̀ mi tó pinnu mi mi tó pinnu mi kaka kódà fm 104.3 kódà ní wẹ̀kẹ́tẹ̀ ìtọ́pá tán ṣègbè lọ́sìn ẹ̀mí rẹ̀ mi tó pinnu kódà pọ̀ mi tán eroko ọgbọ́n tó tán lẹ́yìn mi tó pinnu mi tàn òótọ́ akínkò lọ́wọ́ mi sọ ṣègbè tán pọ̀ mi tó gbẹ ní ìṣẹ́ṣẹ́ tó wo tó gbẹnu kò fi lò náà vẹ́ẹ̀ṣì gbọ́dọ̀ kàn tán bí ṣẹṣẹ́ pọ̀ mi tó gbẹ ní ìyẹ́ bí ìṣẹ́ṣẹ́ tó nǹkan àwọn bàbá salẹ̀ ṣẹṣẹ́ tó jama tó bẹ̀ tán amẹ́ríkà tó mẹ́ ọkọ̀ itọ́ òun ẹ̀ tó gbẹ ní nǹkan àwọn abdẹ́wà sí aláwọ̀ jẹ́gẹ́dẹ́ ló kanada tó bẹ̀ tán ìlànà ló tó mi kanjí gbọ́ndógbé tó ní ìdákó tààlà yẹmẹ́hàn lòún mẹ́ mẹ́sìmẹ́hàn èdè ọ̀rọ̀ yòówó tó ọ̀mẹ́ sùràjù ọ̀ èrò fìtìn gbọ́mí tó gbé tán ní ìdẹ́sù títẹ̀ ìgbéná ẹ̀dá chẹ́ni mi tó pè ní okúrópò mi tán mi wábìnrin tó mi fi ọ̀ mi hàn mi mẹ̀dé bùwà sí tó tali gbé tó ọ̀tẹ́ntì àfọlì gbé fi ìwẹ́nu tó ń síye fi ìwẹ́nu ikọ̀ dóyè mi tó gbé tọ́nu mi mi wọ̀n mi mẹ̀ dé bò àdó mẹ́lẹ̀ tọ́ mẹ́wẹ́ náà mi tó gbé nú mẹ́lẹ́ àzán bi dé ìfẹ́ta tó tó nǹkan wọ́n tó bí ọ̀sìn àìrọ́nà tó jí kódà kọ́ dísù pọ́ yẹ́n mi kókó lẹ́yọ yẹ́n náà ẹ̀pọ̀ tó gbé tọ́nu mi dẹ́sù gbọ́dọ̀ àyè ọ̀hún bọ̀ mi sẹ́pẹ̀lẹ́tẹ̀ kan kúdà kó ọmọ awọ mi ràn tó ná ewé fún mi ewé dalọ̀ mi ewé ná mi jọ́jẹ́ pàfọ́ mi tó ń pò kọ́bọ̀ mi tó rò pé mi tó ń síwẹ̀ mi sọ mi rí ibi tá lọ tán mẹ́ bó ṣe ké sí ọmọ ibi tá lọ tán mẹ́ bó bí ọ̀pọ̀ ọ̀dọ̀jọ̀rọ̀ tán ní ìwà ọ̀hún tẹ̀mí dó àdókò ọ̀hún dé bùwà wímẹ́ ló òun fẹ́ ṣíṣe mẹ́ye sọ́ọ̀lì ní tó ibi ṣíṣe tá lọ tán mẹ́ wímẹ́ ló àwà jíjẹ́ mẹ́ye mọ ohun gbogbo kó mọ́ tó nù má wò ó wímẹ́ bá dọ́ká tọ́ pé jùlọ má wò tán ní ìwà kàn mẹ́ náà yan bó yanu eyọ ewétùn yíyí wíwá dòpò mi tọ́lẹ̀ tán ewétùn lè náà gbọ́n bó yanu mí yé jùlọ tán ní ìwà pọ̀ lídí ilẹ̀wẹ̀ lọ́kùnrin wẹ́ gbé bọ́ ndókè kunú lídí ilẹ̀ bí mẹ́ka jẹ́ gbé bọ́ ẹ̀ma ìyàwó lọ sí yìnyín àlẹ́ ọ mi lẹ́dọ̀kọ̀ gbé tó nú dòpòdòpò mi tán lẹ́bi wẹ́ lọ́bọ̀ nkàn dọ́dọ̀ àfihàn sún ọmẹ́dẹ̀ mi bí ọ̀yẹ̀ sún ìjà àwẹ́ ọ fìlẹ́ ọ mi mọ̀ tún lọ ìdà bí àṣọ mẹ́à mẹ́rẹ́ lẹ́tìn bọ̀ alọ́jẹ́ ìsìnkú tó yẹ bẹ̀nàmú alọ́gọ́ jóbó sìnkú yà àṣọ ọmẹ́ ètò fúlà pẹ́ẹ́dẹ́ lọ́kọ́ mi tàn ọ́n mi kẹ́kẹ́lẹ́ bó fílín mẹ́mọ́ kọ́tàn lẹ́ tàntàn lẹ́ẹ̀mí náà fílín tọ́jú ọ̀fi náà tí ọ̀fi sàndélé tó là pẹ́ tọ́gbọ̀n yìí lẹ́ẹ̀mí náà fílín mẹ́ẹ̀mádó mẹ́ẹ̀dẹ́ tata jìnnà tọ́gbọ̀n yìí mi kẹ́kẹ́lẹ́ bó fílín mi jẹ́rẹ́jẹ́rẹ́ bọ́nu fìyẹ́nẹ́lẹ́ ọ mi nà kọ́ àlọ́nu yẹ nkàná tó pè dákónú nání ànání iná chẹ́nu ẹ inú tso mi tó wa inú tso fìyẹ́nẹ́lẹ́ tó wa báwo pẹ̀lú tọ́ ìnálẹ́ tóní ìnálẹ́ tóní kankanú gbó ẹ náà lọ di sí ọbúlọ àlọmíọ dóná tó wa ń mìkànnà kún tó mọ owó múná kọ̀ǹkì tó máa tó níwèé ànání mímẹ́ ìmẹ́ lóbó kúrò bló gbódò méjèèrè máa yọ̀ ǹjẹ́ ó máa yọ̀ ǹjẹ́ ó lẹ́yọ̀ ńdòkè tán tó ńdò kúròpó mi tán lẹ́bi ẹnu mi pọ̀ níwèé mẹ́sì náyọ̀ dọ̀ ló àsánkagbé wáyé ọ mìíràn túnlọ ìnáwó àdàgbé inú pẹ̀tọ́ tàntàn àkọ́ ẹ inú ìpè túbọ̀nà lẹ́kọ̀ọ́ ló ra mọ̀ mẹ́ àmọ́ àtẹ̀kùkù ìdíjí ọ fúlíjẹ tán lẹ́dẹ̀ bọ́nà lẹ́lẹ́kọ̀ọ́ bọ́nà àmọ́wé òun tó pe tọ́nu mi dẹ́sù bó tó pe nú mẹ́mẹ́ kótó mẹ́ ló tají òun tó pe nú hófì tán bó tó pe nú pàpà sàlì lẹ́ tó pe nú pàpà sàlì náà yín máa sùn ń tó pe tọ́nu mẹ́ mẹ́wẹ́ yẹn lọ́kọ́ sá báyìí tòun ẹ̀rọ fi égbé ọ égbé ọ lè bí ọgbẹ́ yẹn ni mẹ́wẹ́ yẹn lọ́kọ́ sá.
1: mẹ́à tán ẹ̀ mẹ́ gbọ́dọ̀ àtàn bó fi.
0: báyìí tòun ayáàrò tó ń gbó.
1: mi tó gbé mi àtọ ẹ ẹyọ tó rò mí tọ́ dìde mi gbọ́ ẹyọ mi tó gbé
0: rògbòrò
1: tó rògbòrò tó rògbòrò tó rògbòrò tó rògbòrò tó rògbòrò tó rògbòrò tó rògbòrò tó rògbòrò tó rògbòrò tó rògbòrò o kuliki di gbeda tole bi kwira ye ji de do meji na chen mi tele kaka mi ko wa hogba safi be ko meti yo mi tele wa mi ka wa yo ku ko wa jije po mi po no so mo je mi po ku ko pa wa jije po na zo ha bi risuro fi bi de ne di de ko na ji no ko do boyo fi e mi de ya to gudo e mi de fi de bu e mi de yo mi ya fa loro poro po mi tan boro meti mi yo yeto bo mi de mi ro fi mi de ko wa ra si sa e ko ko ko meto le yo da gbe ra kon do o gbe ji fe ru ra kon do gbe ji bo yi mi tan na wa wa mi ton na in jonu mbo ho mi na do ya fa mi na di alo mi na di bi kwira inu bu che ko gbe lo che kan gbe lo yo be ke da tole sinu kuma yo mi ni di mo ko to mi fi fa ni ko to ro ro po mi ton ji na do kunu
0: ah e mo sa ti ro fi te a de wa le et et son a de wa le se pa vi o jodi la radio si se no radio dungo a mo radio a a e o ka o ka ah ah ah nka ho tombi ha o binadi lo bonayi iya oni gari iya oni gari e ko da pa che fime yes wa gba che
2: o na
0: ya wo fa ya mi abi be ko
2: be ni
0: aha
2: a te pon me a lo ti te pon e ta won me ayaya so
0: agba to era ko vi nu
2: e o so gun lonu e
0: a che ni
2: o ma gba che adeu ma ku yan o nte ko we lo ma ku yan
0: o ya kuku dede o gbe si se pe a
2: me o toro mi tole mi me bi maro kanu a dogbe nu akuna gbero to e fun mi bo mi fun egbe o bo awa mi ton ze afo mi ton ze nu ku mi ton monu to mi ton senu mi lo pe donu re boro susu panu akuna mi ton gbero to e we nu dobo mi no do mi do ko ran de bua dogbe nu o me ka do fe o ero toji ro dagbe we na yin ton kaka ndogbe nu toro mi tole bi me ro tojile boda ja boda yo boro tode me bo ka ro benefit bi sese o ndogbe nu mi me ro ten ro po me toto hwe we a o hwe di ogbe we a ndogbe nu mi me bi sese bodo fifa kuno tona kondo mi me biji dagbe de no du bo me de masi no iro mesia de akuno no na me o siso ena kondo weke o biji bo ka dogbe se do o tani momo vile bisese renu bi dogbe se do e po do fayo mi si renu po bo do e hon mi o ena yon semaine non mais ouais vodungbe glame on bi ina yonu me bi sese bo fifa na de awa jije na de nu me bi na maze do fine ko
0: era chanwe mi na ti lo bona i o pvp ko pvp donu me
3: na
0: me fon
3: me dopen mau
0: foka tia
3: dopen mau de fon do propo mi tondo a fote gbe de leme
0: mo e da hore
3: su po mla in so bia ka po bo fon gbe ya mi ka wo mene la beso fe no ton e do mi ji no mi ando ke go run ka tondo jaga
0: mo
3: ba mo fi fo do gbe nu to do mi tole bi la no vi mi ton e mi la manji e mau zero azokwe plomberi fuloa se po wa pvp nu e mo fi bo dogbe toro mi tole ra eni ku dokwe lo kala dogbe nu togan to otan ogan ho itole bi mo do mede ka do sukotan ti o bo di tran ti o bo mi apero fi egbe o mede we do radio le nkan tan mo fi bo dogbe ni lo afofuna wa balo funa wa mo technicien le soir dogbe ni
0: mo anu mo technicien ero fi ona to pe ri ori
3: ah
0: no to pe ri to pe ya me
3: okay le on be technicien go
0: aha
3: mi le dia ma o le ira mi
0: ah
2: gen go ya bi aja
0: Ede toro mi tole. Tantan me on to ma lo, ede ali oji.
4: Mo ki awon gbogbo ni plateau ni o.
2: Aye ka ni. Aye ka ni.
4: Awon gbogbo mo ki o. Nani o?
2: Wi.
4: Mo wa bi. Oda.
2: Ki lo de kari e?
0: Ye so ba yi.
2: Ah, ko buru. Ti o wa dada.
4: Mo ki awon gbogbo ni plateau.
0: Adeu.
2: E se bo.
0: Mi ka tu me an ame. Oruko yi
4: emini oba gidi tegwesu agbado
2: adeu be gado asia era jeji mari hasio
4: oba gidi tegwesu
2: oda ko buru akiyo aki
4: agbado clodo
2: o seun
0: ewo aya so be ko be bi ya chedu e Hola do toji ba kendeu.
4: Eyo.
0: Eizade.
4: Eyo.
0: Eizade.

0: ọjà ìyọ́ mẹ̀dẹ̀jọ́nà dọ̀hámẹ́ mọ́ọ̀yà yìí ẹ̀chí gbọ̀dẹ̀ jìyàn mìíràn tẹ́pọ́n bọ́ múná nánú yọ ẹ̀ yọ̀ǹlẹ̀ ẹ̀ o mìíràn tó gbé nú o ẹ̀dá dàdí jí sí o domal bókàrà tó gbé nú sùrà jùsẹ̀ sẹ́dọ̀ e jẹ́ ìpẹ̀lẹ̀ tí wọ́n sọ́bọ̀ mi máa mú ẹrù fíà yọ̀núwẹ̀ yín ẹ̀ǹkà yín yọ̀núwẹ̀ yọ máa wù námì àṣù lè bá wẹ̀ǹdẹ̀ yọ máa wù námì bì ṣe bọ̀ àṣù wẹ̀kọ̀ ẹ̀ǹdẹ̀ yọ jì fi rọpòrọpọ̀ àìsàn àṣù tí yọ pẹ̀tọ́ dàgbé bíbí wẹ̀ ẹ̀ẹ́dẹ̀ iná dọ̀rọ̀ nu ọwọ́ ẹ̀yà mi gbẹtọ dàgbé bí wẹ ẹ fúrẹfúrẹ wẹ de gbẹtọ dàgbé bí ẹ yọ alọntọfa n bí ọdún débi yọ nọmọ akọ ẹ wẹyà mú náà sọ lè yọ wẹyà o kọjá mi tán ẹ lọ ẹ lọ họ àtàtà nù mí hàn òkú ẹ wẹyà mọtò wẹyà fìtílẹ náà yà sọ mi wẹyà lamẹ yìí tó ń gbélé wẹ àmàdọ nùdẹ jẹ tónú mi hàn inú dọkọ bónú ta fún mi hàn nùbí náà yíyí wẹ lé sí nísìn fìtílẹ ọ nùbí ló yíyẹ lé sí nísìn ló wà lọ tán fa èmi dẹ wọ yọ ẹkún àyíkáká ẹdọ mi tìrẹlẹ yọnu wẹgọ títa jọlọ mi ń yí gbé ni ló tẹwu ntúndọ̀ ǹdẹ kúnà jẹdọrọ òtúnṣe o bọ yígbé ni bọ ẹdẹwu dé yígbé ni yé yọ ẹni domi yàmẹ ẹkpàgbé numi àṣùtì yọ ẹkpàgbé numi bọlọlẹ wí bọnumi dèjì bọ yọnuwe gọ wa jẹ títsẹ ẹ má sì débi sí tẹjẹ mẹnẹ ẹ wá ẹ yọnuwe gọ wa yọ yọnu dagbedagbe de rẹ dẹpẹdẹ ọnu de bọ yí de jẹ ká gbẹ ọ yí ganji bọ ń dọ nídọ tó ní ń kílẹ ọtọmẹ fi ẹna dàndé ọwẹ à lè kóyọ gbé ìnùsàn gbé lè mìíràn gbé ntí mẹbi ní kódà yìí ká ló pópọn bẹ́ẹ̀ yí gbé nukú erokpọ̀rọ̀kpọ̀ àtàn dìnyẹn ọkọ̀bá wa àsùnbí tọ́lẹ̀ pọ̀ gbẹmẹ káká ẹ yọ ẹ̀rọ mi alẹ́ dà yọnu dé mi tẹ kó mi kó yín àwọn ọmọ yìí èmi alẹ́ dà dé yọnu wíyáwíyá ló pọ̀ ẹ lọ yọnu dẹ́pẹ́dẹ́pẹ́dẹ́ wẹ̀ bọ̀ ẹ lọ mọ̀nà mi tìrẹ̀lẹ̀ eyi gbè bó náà wá jẹ mí jí ẹ àṣù mi tán yọrọ mi bó dọnu mi yé yọ yẹ yí gbé ní yẹ gbé àdóńdé jẹ tónú mi yẹ tẹkínà sẹmi sí fi ní lónùú ẹ náà tó jẹ mí yẹ bọ ndè náà sẹmi sí fi ní àti àkọ ẹ à gbégbé yí gbé ní bọdọ yọnu àtọngọ níwáyé àdó àgbọndé fún ẹlẹ náà yẹrẹ sùn iná mi nù bẹ wùyà ló éli dọ nàlẹ yí gbé dọ yọndì ọ níwà vilẹ de sùn ẹlẹnu ẹwúlí bonú yìí déjì bọndọ iná tsẹni dé ń dọmọ ẹyọ mẹ àtọngọ náà wà dandan yẹn má gbẹ ní ẹ yẹn má gbẹ ẹyọ o nùdókòkòlẹ wa jẹ mí jí ní àti mí náà yí wẹ sí mí bì ẹ nọnà pọ lóbonú dunu bọ mẹ àtọngọ jàwé ọ mẹwé gọdọ ẹ tọntọn tó jì bó ṣe dẹ tó yí náà gbọdọ mi kuna se omi
1: ẹna se
0: emi kun kana mọ omi
1: ẹna mọ
0: ebi agbantan mẹ bó sì homi bo yi ẹnu yiyi wa ẹ kó àfikpo wa yi lẹẹsù hàn tó gbọ ẹgbọn pẹnẹgbẹ yọ ẹsì yẹn dín lobo dọdọ mi tìrẹlẹ mi kuna lẹkọọ wa kó gbẹdẹ pọn o De mi le yo mi yibi. Unka no fineme. Ma hunta dune. Unta kama chekpe ganji. Unno fine. Loba. Unto fie mwe. Undo fine do. Asuchi yo. Unno kbeto da kbe biye ve biyo nupo. Nde do tona jenu ewe ya. Eno na numeme. Eno gbende nume ya. Lobo, nu debu de ba de yo, nde na che tonu we, ataka rek ponu mi, nde sok ponu mi ya.
1: Asisi
0: che, eh, onu bi yo yi yi we, asisi che yi. Asisi che, ase koni. Asisi che ya yi bi.
1: Teme ponu me de yo ne wo.
0: Do, asisi che ya nu tu we yi e yo, etu nu e ro. Asi gege di da yi yi yo me yo, etu nu e de me ya. Bo asuche yo e wa do mi do mi chirele o dio yen anonu kan lo bo yonu atongo na wa e do bonu mi yo e yiro mi sansan lo bo semi doro agmanina noe na se huyin nu o e semi do binu kan iyigbeni podo awa jeje pan Be ka don mi do gbede yen yi duwe mi eyo gbere gbe yo e pa pe ton mi be vivi yen resu iyi gbe me iyi gbe bi pa ko na mi owe ya bo ka don mi do bi chelele gbede yen yi yo poto nu kan de na no yen de obo asi atongo na wa po e si gbe we mi panu yen iyi ko yo bo konu Uwa zode eson mi bi. Nu debu kwe ya. E nagman nu me atongo. E wa. E me atongo wa e ya mewe go bako yine ya. Bon wa yon mewe go bodo noviche. Se hoche ganji. Utu da mi chilele mi me biyo. Do suno blobo. Mi me biyo mi do. Fodom do kpome. Bo edo kone do edo toko mewe ya. E na wa we ya. E na yi tome wè ya, de bu wè, do tome wè, e don do kodo sè do mi wè. Lè kò lò bò wè, sou to e kwe. Chò bò nou, e nan li. Lè kò lò bò ya wè, sou to e kwe, bò anò fi. Sou nou e lò akbe tò da akbe bi wè. E non nan nou mè, e non gbende nou mè ya. Anà tù ndò mi chilele, ta go chika, e tè nou yon business.
1: Ajo.
0: Ajo wè ya. Asisi menu no haja wa. Yano no kota wa boda wa me. Nu akpon no konto eze sedo. Bo akpon vito eze sedo. Bo mana yiton bo no kudo kuro na hokan lo bo reye. Bo nu e kan a reye na do fia o. Asisi che. Leko lo bo wa.
1: Ba ajijan yin.
0: Akwa de eno na me e. Le eno remekbe e. De nu kon yi vito e ton le. Asana je takba ha. Ete si kome siyade. Leko lobo wa. Enyon we hu. Wile su do kpono gena yi je tagba do ton. Lobo na ren. Vile. Nye yo. Madon we ya. Nso nyi wano an su che ya. Si wwe nwe wwe wa je chichi yo. Nso nyi wano an su che ya. E dawe. Do chichi. Si gbegbe e dawe do chichi yo. A su nye ton kokuro nye gan. Nye onye jijo fine yo acho wawe ni. Bo do kbe.
1: Ene.
0: Bo ntun ganji. Aloko leko wa. Bo awa acho nye don. Su nukuto we. Su toto we. Wa. Bo nwa kwe ba ade yo ano mi moda siton we. Eni yo ganje ude nwe ikbe. Bo le do nwe do kudo. Do alele bo nou. E chiko nwe bono a yik bede yon an tou nwa miye mi chite kpo nde kpo.
1: E ne. Ah, elle est intelligente.
0: A sisi meni no. A joe. E nya kwa yon de kon. Nou debu sa fè ou nou me a. Nou a kwa ba de kon a. E wè no se ou vè me chele mi. E de. A jo ta unwe. Bo nya jo de sou bono wa jo kwe di. Ma lò. Bono ajo eni yon ni yi te we yo. Nou mi te ton ka we yo. nyonu de ndo honi yon, ena leko wa. Ena chi don bonu wu, wanje ena zomba, ena leko bo yi ya. Nye de ndo fiyo, bono kondwa nu miwe yo, ajo eni yon kpenu nye. Ena da nabi debu oni do ditawe. Nye do biyo biyo wa yana kwa chi mwe kpo. Nani? Nwe kwa wa nye de yo, bo magba suwa, ene. Ewa ndo kikambi yo edo michelele. Yonu ene edo kwikbewa e. Bona itomba edo kono gena e jetagwa lobo refi. Ton la e koto yeme e jinja inche lo koche kwe. Boka a jocha wa ma jetagwa debu do. Mbiyo eno nami. Esi ita o. Esi ita ko. Si kbe kbe eko da yon do nye jie yo. E ye so yin wa yin na yon eton. Amon yon do fine bo la choye to wa. Todo vi tole. Hone, rane. Mi kekle bo kende unu mi nani.
1: Oh na, fiakron ba hule su.
0: Oh yone.
1: Awo, suru le, suru, awo, suru jito ji ase ya. Ma o. Oh na.
0: Sa.
2: Oh mama. Oh ho.
0: Oh ho.
2: Oh,
1: oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, oh, o